Awurade, yɛbɔ mpae wɔ wo Yesu Kristo din mu. Yɛbɔ mpae gya wɔ afena ahyɛ wo nsa.